àwọn sọ ni ẹsẹ ẹbí òun bá o àwọn òmu ẹtú já fún ẹbẹrẹ ẹtú já fún bisúmàmù ẹtú já fún bisúmàmù lọ́nà sábò fún ẹjẹ ni wọn mú yìí nìyà. Ala sama fa je irimu ni ha o ye kwa kwa ya irimu mo ye kwa kwa ya irimu mo edi ane a de de okay ye ko yango pon ya do my best say ya edi no si aka se na ebre mo e ma mo ha na praise the lord ani papa bills na bua ma jime di ba so ani african na fe praise la says god me di ho chi ami ye